ìrọ̀ nínú àpánú rẹ̀ nu ìré kọjá mi nù kúrò wẹ̀ ní àwẹ̀mọ́ kúrò nínú àṣà.

Listen, ojú àwọn bolí ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn bolí pípọ̀ rẹ̀ ka.

ìgbẹ́ ní orúkọ jésù, kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn fi máa jẹ́wọ́ wípé òun nìkan ni olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí tá olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wo ọlọ́run ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá ọlọ́run ẹ̀rù rẹ tó mi bá bá mi wọ́n lápẹ́tà ayérayé ìwọ̀n lẹ́ni tí òkúrí tó sá bàbá mi jọ́jọ́ nìyà ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé ìbí.